0: faz mi antro fo arai na weto mne fm 103
1: adwan fampala lamba vo amni valuralna nyala tsinya chamjuma